Kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Odẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí Opposite Wema Bank. Gbogbo ìyẹn dìde, òní lọ́jọ́ àánú, òní ní àánú nínú. Bí èmi ṣe máa ń kígbe pé ọjọ́ mẹ́ta ni ọmọ fi ṣe awẹ́wà mọ́mí ẹ dìde. Alákọ̀ọ́kọ́, òní ọjọ́ Sunday, tọ́jú ọjọ́ ìsinmi. Ọjọ́ Wednesday báyìí, ìkan nínú àwọn ọjọ́ tó ṣe pàtàkì ni. Ẹnìkan ní wáyé, bí Bailey gbé kalẹ̀ ojú ó di mímọ̀ fún wa pé irú ọjọ́ Wednesday báyìí, ọjọ́ àánú hàn-án ni. Àtọ́jọ́ Jimmy Olóyin. So, ẹ já lọ síbi pẹpẹ ká lọ dúpẹ́. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, àwẹ̀ wá di méjì lónìí. À ń bọ̀ ní church. Kí n tó ní ẹ lọ bo déédé omi tẹ́ ẹ lè mu tán. Ẹnìkan ní, kí n mọ̀ tó dé, ọmọ ṣe é ṣe kí n break in church. Yes, ó gbé omi yẹn dání. So, gbogbo ẹni tí ń láǹfààní láti gbó omi, ẹ já kọ́kọ́ tiẹ̀ lọ dúpẹ́ ná. Mọ́mí ẹ dìde, dádì ẹ dìde, ẹ wá dọ̀bálẹ̀. Ẹ wá kí ológun àjọbọ, ọba tó ń sàánú èmi àti ẹ. Mo mọ́ kígbe ní gbogbo ìgbà tí n bá ti wọ ọjọ́ Wednesday bí eléyìí. Àdúà mẹ́ta ni ọ̀run kì í kọ̀ láyé. Àdúà mẹ́ta ni Ọlọ́run kì í ta á dànù. Tó sì jẹ́ pé àjọ sáré ṣe pápápá. Gbogbo ẹ̀yin tẹ́ jí sí ìmọ̀lẹ́ àlàyé láàárọ̀ yìí. O ṣe já lọ síbi pẹpẹ, lọ dọ̀bálẹ̀, ẹ lọ kúnlẹ̀, ẹ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀. Ìkan nínú àdúà tí Ọlọ́run kì í kọ̀ láyé, òun ni àdúà ọpẹ́. So lè dúpẹ́ fún un. So lè gbéga pé bàbá mi, mo gbé ọ̀gà. Ẹ já jọ fẹnu sọ pé Olúwa, mo gbé ọ̀gà o. Olúwa, èmi gbé ọ̀gà o.